0: ẹ̀sìsílẹ̀
1: agaola mi
0: èmi alága
1: èmi alága
0: mo fẹ́ jókòó wájú kọ́
2: gbogbo èèyàn ẹ gbé ọwọ́ sí orí báyìí sọ pé ìgbèkùn àwọn àgbà tá a fi dá ayé mi dúró olúwa fà mí jáde tọmọtọmọ oyàdúà
3: ó kọ jésù
2: ẹmí nínú máa bua bí kẹsẹkẹ fúri bí náà ìgbèkùn àwọn àgbà tá a fi dá mi dúró olúwa fà mí jáde tọmọtọmọ fà mí jáde jésù olúwa wá sọ pé ìwọ ogun adáni dúró sọ pé mo pàṣẹ fàyè mi là oyàdúà
3: ó kọ jésù
2: ẹni mà ó mari kò bẹ sẹni baraka bó hinda yà ha mo pàṣẹ fàyè mi là jésù olúwa wá ìwọ ẹ̀mí adáni dúró bí agbègbè mi là mo níbi lọ oyàdúà
3: orúkọ jésù
2: ẹ̀mí mímọ́ o ìwọ pàṣẹ ìwọ ẹ̀mí adáni dúró bí agbègbè mi là fi agbègbè mi lẹ̀ jésù olúwa wá sọ pé ogun aláyànlé tó ń gbé information mi fún ọ̀tá tó ń lépa mi olúwa yà wá nípa oyàdúà
3: orúkọ jésù
2: ẹ̀mí mímọ́ o wà bẹ́rẹ́ kú sẹ́lẹ̀ yẹ̀ rúbí hádà yà o mo pàṣẹ lókọ jẹ olúwa kí wà níyà jésù olúwa wá ìnáwó méjì sókè sọ pé ogun abẹ́ òrùlé mi tó ń lépa mi tọmọtọmọ iná ọlọ́run oyàjọ wọ́nrán oyàdúà ó kọ jésù ẹ̀mí mímọ́ o lábàrẹ́ bá sọ níbẹ̀rẹ̀ ọ̀gbìn ẹ̀hà máa tí ó rí ẹ bá jẹ́ ẹ̀rà olúwa o tí iná jọ wọ́n rún jésù olúwa wá
1: jésù
2: lẹ́yìn àdúrà ẹ̀rí ló máa ń tẹ̀lé mo dúró bí ikọ̀ àti ìrìjọ́ olódùmarè gbogbo agbára tó dá ẹ̀rí ẹ̀ dúró ìgbèkùn tó mú ẹ̀rí ẹ̀ mọ́lẹ̀ lórúkọ jésù oyagbina oh my god oyagbina in the name of Jesus woman yẹn àmọ́ tó sọ kọ́ wọn o wọ́n ní wọ́n talé ọkọ̀ ọmọ ọmọ lórí ọbàjẹ́ ilẹ̀ yorùbá ó túbọ̀ sí ọkọ̀ yẹn ò sí mọ́ ọkọ̀ yẹn ò lè wà láyé kí ẹbí wá dìde kọ́ wá talé mọ́ yàwó lórí po ninu eri yen won ta ile mo lori la si nkankan ka te ni.
4: You got to ask yourself one question. Do you know who you're listening to?
5: Brothers FM 90.5, first class radio with house compare.